0: Ìkéde pàtàkì. Ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá IYP of DRY. Ẹ gbọ́ ìkéde pàtàkì. Màmá wa Ọlọ́lá jùlọ, mo dúpẹ́ Onítìrí Abiola Mua. Máa ṣe àlàyé fún wa lónìí. Ọjọ́ Ajé, ọjọ́ karùn-ún oṣù kẹwàá 2026. Lórí ìtumọ̀ ọmọlúàbí, lórí gbogbo ìkànnì IYP Fantastic Media Team, rí i pé o wà níbẹ̀.
1: Mo lérò wípé ó ti yé wa wípé èdè wa lọmọlúàbí, àpèjúwe wa ni Yorùbá. Àṣírí tó wà nínú èdè wa tó jẹ́ ọ̀rọ̀ tẹ́tiri mọ́ ṣe da omi sí rẹpẹtẹ tó ti di wọ̀tawọ̀ta. Tẹ́ pé a wá rí lù, àjèjì ló ń lò. Bọ̀ ibi tó tún le dé fún wọn, ìmí wọn rí lò, wọn mọ́ lò. Wọ́n fọ́n gbé dání, wọ́n fẹ́ káwà ta ní ká gbà padà kárí lò. But wọn mọ́ ju ìwọ̀nba nǹkan tí àwọn tó ń lò ń gbà yẹn sọ fún wọn. Ètò pọ̀ ju wọn náà làwọn ọba yìí jẹ́ ìyá àwọn ọba yẹn. Nǹkan tán gbà lọ wọn ṣe é kéré o. Ó ti pọ̀ jù, kò tiẹ̀ ṣe sọ. Ìmí tẹ bá rí ibi tán document ẹ̀ sí lára nǹkan tán gbà. Kò yẹ kán wà lórí ilẹ̀ mọ́, Ọlọ́run dáríjì ni. Gbogbo ọ̀nà ní ìṣẹ́jú ìgbésí ayé wọn yẹ kán máa rí ìbínú Ọlọ́run, kán máa rí ìbínú ayé ni. Pé wọ́n ṣe adúrú kàbẹ́ fúnra wọn. Ìgbà táwọn máa gbé jáde, ọwọ́ wọn ló wà tán lo. Wọ́n wá ń tan àwọn tó ní wípé ẹ̀sìn ni. Ẹ̀sìn táwọn gbé wá, ṣẹ́yìn lẹ́lẹ̀ ẹ̀sìn tẹ́ gbé wá pàápàá ni. Ẹ̀yin kọ́ lẹ ní, ta ló ń tan ta ni? Tẹ̀bára jẹ náà ni bẹ́ẹ̀ náà lọ mú bì kan ẹ pákéèjì ẹ ni kó dowó fún yín. Dáṣọ àtẹ pé background most of àwọn tán láwọn ń ṣe ẹ̀sìn pákéèjì kó dowó ni. Táwọn gangan ṣe nìyẹn. Rúùtù wa ó ṣe pàtàkì, ìpínlẹ̀ ó ṣe pàtàkì gan. Bí ọ̀rọ̀ ẹni tó gbà ló ń ṣèlú, ṣe bí ẹ̀sìn tán gbà ń jọ náà, bí wọ́n ṣe ṣe, òun náà ṣì náà nìyẹn. Nítan fẹ́ gbé díẹ̀ náà ni. Owó yìí ni. Owó yìí náà ni. Domination and control yìí náà ni. Ẹ wo ìkà, adúrú ìkà tán ṣe fún ìran IYP. Sòṣó ti yé eyín tí wọ́n sọ pé tí wọ́n bá ń ṣe nǹkan ẹyọ kan fáwọn kan, mílíọ̀nù ń ṣe fún Yorùbá. Tí wọ́n mọ̀ pé ọwọ́ Yorùbá gbogbo ni gbogbo àṣírí yẹn wà. Báyé ṣe ìgbé ayé, ayé entire ìtọ́lọ́run dá, bó ṣe máa lọ dáadáa, tí ò ní sí ìdààmú, tí ọwọ́ Yorùbá ló wà. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ solution, ọwọ́ Yorùbá ló wà. Ẹ wo bọ́ ṣe gba gbogbo ẹ̀, ẹ mọ́ ṣe ṣe. Àìmọye tán gbà àwọn gan mọ́ ṣe máa lò. Tó tán. Àtúbọ̀tán ẹ máa dé fún wọn o, àṣàgàdà kì í ṣe. Tó bá ṣe fún gbogbo èèyàn, kì í ṣe fún ìran ọmọ aládé, kì í ṣe ìran Yorùbá láyé. O ò tó bẹ́ẹ̀. Ìran aládé, ọmọ Yorùbá, àwa IYP, ọmọ ògo, ọmọ ológo, ọmọ aládé, ọmọ ìmọ́lẹ̀. Àṣẹ ọ̀rọ̀ ọ̀rẹ́ ń gbé fún wa o. Akọjá ẹni tó lè ṣe rádaràdà sí. Kì í ṣe ìran wa ló máa ṣe játijàti sí tí ò ní jìyà ẹ̀ wọ́n bí ẹ dáa. Dáṣọ àṣẹ ti rí ìdí tí mo sọ pé à ń ṣe ìran tó ń tẹríba fẹ́nibọ̀dì lẹ́yìn Ọlọ́run àlàyé. Ẹ̀dá ẹgbẹ́ wa gbàgbé tẹríba fún ta ni. Kí la gbé ta jù? Wọn ò dẹ́ ń kó wa pọ̀ mọ́ ẹnibọ̀dì, kí ló dé tó ṣe fẹ́ kó wa pọ̀? Ẹ máa lẹ̀ ń rotate èèyàn ipò. Ìwọ ló máa jẹ́ lọ́la, ìwọ ló máa jẹ́ lọ́tún, láwọn kọjá bẹ́ẹ̀. Abba kai IYP lẹ̀ ń bá sọ níwájú confirm. Kò ní wọ́n ní wọ́n pé wọ́n ní láàrin ẹ̀. Kò ṣe change. First yẹn ni àkọ́kọ́ yẹn náà lọ́lọ́run ti fi wá sí. Olórí aṣíwájú lọ́lọ́run ti ṣe wá. So gba olódi deputy this, vice, vasa, gbogbo oríṣiríṣi ládàradà, òyìnbó ṣe orí burúkú. Gba olódi bẹ́ẹ̀. ibi ti Yoruba ba wa olori ni ibu to ba nsise fun wo kan ise to nse yen apejuwe ise to nse nbe gbagbe ise olori ni o ohun lo ma saju ni gbogbo awon to ba nsise yen ko sibi to ma rin iran IYP olori ni won e wa mu e sorun waju po mo yin e so IYP dikini a ti e sumo kan to lohun se fun wa rara elomi gan mo spirituality e ko mo kankan mo se won mo na lo nti e na lo joko sa mo churches kan to joko 24/7 nikini a to wa nu ede wa to wa nu oro to lohun fi da wa mo ta fi jo mo lo abi a ta mo ba se ma pe olohun to ma je lese kese kile ro kon se se nkan te pe ese kese o de nje Yoruba loni na iran wo loni e lo wadi na won a pe ade je lese kese lori imo ni se ko je lese kese na papo na lo ayeta won de na de li ibon yen lese kese ti nkan kon se won se ko je lese kese won a pa se nkan kon so de ma se gbogbo yen na ti gba gbogbo yen pata won ti gba ngbe rode won wa package ro lara ton gbe wa o to wa nu e dada mo ma so mo tun tun so seri bibeli te wo yen asiri po nu e o awon fun ara won tun so won da wo bo so ti wo to nka to ba ni imisi olorun agbagbe ki lo nka yo ba de lo ni asiri kan ma so fun ile ni lori oro esin mi o fe lo sori oro esin ma won tun asiri kan fun ile ni seri igba to ti di pe amunisin di pe o nse kati kati lori oro esin won se rada rada lori oro esin olorun jogun ona esin oto fun yoruba mi o ni so ju be lo awon o wa nlo won asa siwaju lati le so poke ona yi ti ayin do pe gbe wa bo se tun sin olorun fun lele mi o ni so ju be lo mi o ni so ju be lo ke ba mo bi ti olorun ke yoruba de won wa so gbogbo e di ko ti ije yan o ti e sin mo rara yàtọ̀ sí wọ́tà wọ́tà yìí kò tiẹ̀ sí ni wọ́n tiẹ̀ yí gbogbo ẹ̀ padà ni kò tiẹ̀ mo bèrè lọ́wọ́ black line ọjọ́ kan pé jọ kí ni nǹkan tí wọ́n yí padà ó ní kò mà sí ó nítorí ẹlòmíì wọ́n tún yí ohun ẹ̀ padà mo rẹ́rìn-ín wò ó lóòótọ́ ni mo ní ò parọ́ torí tẹ́lòmíì bá ń sọ̀rọ̀ tó bá lóun fẹ́ sóyìnbó á ní ohun òsòyìnbó ohun tòun kọ́ lóun fẹ́ fi sóyìnbó ohun òyìnbó lóun fẹ́ fi sóyìnbó ohun kún ìgangan nu fe fi soyinbo iwo to ba de ti lohun yen ti e bai o de lohun ti e a tun copy ohun lohun so bo le ti ri pe yoruba copy eyan ni bo ni laye iran wa on copy yan omo olu abi on copy yan won ma copy awa ni laye ati laye o wa di pe gbogbo nkan yoruba on lo copy ah ka bi si o ah won se nkan si iseda IYP o won se o won sa ise na ko da be ni mo to be ni mo so fun yin won wonu spirituality yen se pon la o fe kan egungun yen se mo ko so o ni spiritual and heritage o de le ko spiritual to ba wo spiritual o le tamper sin spiritual ti o ba wonu spiritual lo o ma se to ba wa se a wa je ni physical o ni gbogbo ite ri yen o gbogbo ìtẹ́rí yẹn yoruba ò ní ẹgbẹ́ òkùnkùn náà kí ló ń jẹ́ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ ìmọ́lẹ̀ ni yoruba ní ẹgbẹ́ ìmọ́lẹ̀ wọ́n ń ṣe bí wọ́n ń ṣèkà wọ́n ṣe amúnisìn ló gbé wá ẹ má ṣe mí gbọ́ kì í

sọ. So gbogbo tọlọ́run bá fún ẹ ní ìmọ̀ tó lè lò fún ẹ, tọlọ́run pàṣẹ fún ẹ déédéé, bó dẹ̀ gbọ́ déédéé, o ṣe ò ṣe, àṣẹ ń tọlọ́run ó máa múṣẹ. Àbí ìgbà tọlọ́run ni ó ti yá, kọ́mọ Ísíráélì kúrò ló pẹrú ní Egypt, tí Moses sọ fún wọn. Ṣé bí wọn ò fẹ́ gbà, wọn ò gbọ́, wọn ò gbàgbọ́. Wọ́n gbàgbọ́, wọ́n gbàgbọ́, wọ́n ṣe ń tọ́ ẹ̀kọ́ ṣe ọ̀ṣẹ̀, Ọlọ́run ṣe tiẹ̀, ìyanu ṣẹlẹ̀. So ibi tá a dé ìdédé ìgbà ìdédé àsìkò yìí, ìran Yorùbá, indigenous Yorùbá people, ó máa, báwo ni ṣe ń sọ Yorùbá yẹn, ó máa take over tó jẹ́ tiwa o, a máa take over. Ẹ máa wo káàkiri àgbáyé tí Yorùbá bá sọ àbí tá a bá ṣe, òun ni gbogbo everybody máa lò náà máa ṣe, torí ọ̀nà ni tó ń ṣe aburú nǹkan tó dáa ni. Ijó wa náà fẹ́ jó, èdè wa náà fẹ́ sọ, nínú ìdò èdè yẹn ti wọ́tawọ́ta, òun náà fẹ́ sọ. Ìlú wa náà fẹ́ lù, orin wa náà fẹ́ kọ. Ní ètò tún wọ̀ta dé yìí, ẹ lè wá imagine original. N ta bá sọ, wọ́n fẹ́ kọ́pì. Àbí ó ṣà wà bí àìmọ̀ Ísà ti kọ́pì. Ó ṣà wà tán kọ́pì. Ta bá sọ, Ọlọ́run ló ṣe. Ó ti di lílò, wọ́n máa lò ní káàkiri àgbáyé. Ṣé Bọ́lọ́run ni? Bẹ́ẹ̀ ó bẹ̀ wánu tó jẹ́ pé in tó fi ṣẹ̀dá gbogbo wa nìyẹn IYP. Ló ṣe jẹ́ gbala aládé kò sí ẹ ó lè pé IYP kankan ní àwọn orúkọ òṣì tó ń pè. A máa kọ àwọn kan ọmọ lásán, ọmọ ọ̀ta, ọmọ jágajàga, ọmọ ọmọ ẹrúkú tàbí múgbà. Mo rò pé bẹ́ẹ̀ náà ṣe sọ ẹrúkú tó a lè. Bọ́lá tí ló rí burúkú ju àpèjúwe fọ́mọ Yorùbá. Níbo lèdè yẹn ti wá? Níbo lọ̀rọ̀ yẹn ti wá? Ṣé yẹn jẹ́ ọmọ olúwa àbí ṣátírí pé kì í ṣe tiwa? Tí ẹni támúnisìn ṣe? Especially àwọn tínú ilé collaborators, ọ̀tanú ilé ṣẹ́rí nǹkan ṣe, ṣẹ́rí mọ́ ṣe gbàbọ̀dẹ̀, ṣẹ́rí adúrú ìkà tó ṣe fún ìran Yorùbá. Ọmọ Yorùbá, ṣàgàdà, má ṣe. Ìran Yorùbá wá di almajiri, ó ń tọrọ kó tó jẹ. Tábúnisì wọn forí balẹ̀ fọlọ́run páwọn ọ̀rẹ́ tó ń tọrọ. Nínú ìran Yorùbá di ẹni tí ebi, starvation, hunger, tó ń pa tó ń kú. Yorùbá tó lè f'oúnjẹ báyé ẹ jẹ. Ó lè fi oúnjẹ kó fi báyé ẹ jẹ. Torí nǹkan tó jẹ kò tí ìdàjẹ́ tó tún ti gbé mi dè. Ìyẹn tó tún ti gbé mi dè. Yorùbá yẹn ni máa ṣe. Sẹ́rí tán ṣe nídìí sunu iwájú pọ̀ mẹ́yìn. Tán dẹ̀ mọ̀ pé ẹ̀yẹ ìṣẹ̀dá Yorùbá ò gbà, ìṣẹ̀dá Yorùbá ò fẹ́ rárá. At least mo sọ yẹn fún dúdú nínú gbogbo tá a sọ fún tí ò gbọ́, ó gbọ́ yẹn. Ẹ má pa Yorùbá pọ̀ mọ́ anybody o, Yorùbá ò ní ṣe pẹ̀lú ẹnikẹ́ni. Wọ́n á máa bá wa níwájú ni, Ọlọ́run ò ní jẹ́. Pàtún parapọ̀ mọ́ wọn yẹn. Gbà tọ́lọ́run ti lè yọ wá kó nú àsopọ̀ yẹn, àpínkàkú wà láyé ẹ̀ kó jórúkọ bàbá ẹ̀. Gbogbo ìtẹ́ ìwọ àtàwọn kan tún fẹ́ jọ ẹ má pé Yorùbá sí mọ́. Yorùbá ò papọ̀ mọ́ nobody, kò ń ṣe ìṣẹ̀dá wa, Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀, ìgbéraga kọ́. Ẹ má pawápọ̀, àkílódé. Ó gbọ́ o, èèyàn mi ò ní ṣàbòsí èèyàn o, irọ́ o, ó gbọ́ o, lẹ́sẹ̀kẹsẹ̀, ó dẹ̀ jáwọ́ nínú ìgbésẹ̀ yẹn. Ìyẹn dúdú. Àwọn tá a jọ ń ṣe òmìnira 2022 gbà yẹn náà, wọ́n lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn ní State Department níbẹ̀. Táwọn yẹn fún wọn nímọ̀ràn kí mọ̀ràn. Mo dẹ̀ sọ fún wọn láyé kì í ṣọ̀nà. Ẹnìkan lọ papọ̀ máa wọlé, mo ní Yorùbá òun papọ̀ mọ́ èèyàn kankan, a máa ń dá dúró ni. Wọ́n máa padà wá papọ̀ mọ́, máa kọ́pì wa ní. Aṣíwájú ni wa. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbọ́ o. Mo ń ṣàbòsí o. Wọ́n gbọ́, wọ́n dẹ̀ jáwọ́. Mo sọ fún wọn pé má tún lọ pàdé yẹn mọ́ láéláé, kì í ṣe ọ̀nà tí Yorùbá máa gbà nìyẹn. Wọ́n ò lọ o, wọ́n ò lọ mọ́ o. Òótọ́ ni mo sọ fún yín yẹn, wọ́n ò lọ mọ́, Ọlọ́run má jẹ. Wọ́n gbọ́, Ọlọ́run ṣe ìyàmú, wọ́n gbọ́. Ṣùṣẹ́rí tí wọ́n ṣe fún wa, ṣẹ́rí ìran Yorùbá òun kọ́pì, tó bá kọ́pì kò ń já sí rí, kò ń já sí tó dá. Ẹ jẹ́ gbogbo ohun tí Yorùbá bá kọ́pì ẹ wò.
à ń kọ́pì oúnjẹ wọn, à ń kọ́pì ilé, ẹ mọ orí àrùn tó ń jáde bẹ́ẹ̀, à ń kọ́pì pé nǹkan tó bá gbélẹ̀, ó dẹ̀ ní bá ṣe ń ṣe tiwa, tó bá ṣe lé nǹkan báyìí ló máa ṣe, tó bá jélé nǹkan báyìí, ó ti wà nínú èdè wa, inú ìṣe ìṣẹ̀dá wa, ó wà ń bẹ́ẹ̀, kò síran tó ní, torí ọ̀dọ̀ wa náà ti máa kọ́pì, àwọn òun kọ́pì èèyàn, wọ́n máa padà wá kọ́pì torí bọ́lọ̀ ń ṣe ṣe ìṣẹ̀dá wa ni pé àwa la máa ṣe model. Àpèjúwe àbí àwa la ṣáà máa ṣe aṣíwájú nínú nǹkan táwọn yòókù máa ṣe role model náà máa rí wa ni mo ṣe máa sọ àpèjúwe Yorùbá role model ní Yorùbá Yorùbá òun wo ẹnikẹ́ni ṣe nǹkan láti wà pé tẹ bá rí nǹkan tó jẹ́ original ti Yorùbá ẹ máa rógonú ẹ ni kò sí ni ẹ lọ wò ògùn ọlọ́run máa jáde inú kinní ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ni oúnjẹ wa ni wà gbọ́ pé ó dùn ó ṣara lóore ó ṣe kinní kan aṣọ wa ni wà á rí ògo ni gbàgbé ẹwà máa búyọ ni ògo máa búyọ ni kí ló dé ta máa kọ́pì èèyàn kan social three divine blueprint wa ọmọ olúwàbí ló ń jẹ́ bẹ́ẹ̀ o a padà sí original kan tó yẹ ká jẹ́ gbọngbọn torí inú ẹ̀ ni ìgbéga wa wà advancement wa wà ìgbé ayé dáadáa inú ẹ̀ ni àṣírí ta máa fi lead àwọn yòókù kì í ṣe àwọn kan ló máa lead irọ́ ọwọ́ ọlọ́run ló lead Yorùbá o lẹ́yìn ọlọ́run kò tún sí nǹkan kan mi so gbogbo àwọn kan náà wá ń kọyin ní èdè kan náà ń kọyin lẹ́ẹ̀kọ́ kọ̀ọ̀kan ṣe ọlọ́run ò jẹ́ láéláé ibi tí ẹ ti máa mọ bí wọ́n ṣe gbéra wọn ṣubú nìyẹn ìṣubú ìran Yorùbá ò da rárá òótọ́ ni mo sọ fún yẹn ìṣubú yẹn ò da rárá lásìkò tẹ́ pọ́ ọlọ́run ò ní foríjì gbogbo àwọn tó ń pera wọn lọ́ba yẹn ọba yẹn jẹ́ gbogbo àwọn tó ń gbàbọ̀dẹ̀ wọ́n ran Yorùbá ọlọ́run ò ní foríjì wọn gbogbo tọ́lọ̀ wá dẹ̀ fàṣẹ dá títí ayé máa fi parẹ́ ló máa dojú ìjà kan ló máa bínú sí wọn wọn ò ní bọ́nú ẹ̀ láéláé gbogbo ẹni tó gba àbọ̀dẹ̀ tó ń ṣe ọ̀tá inú ilé tó ń ṣe collaborators pẹ̀lú àwọn ọba yìí jẹ́ táyé máa fi parẹ́ tí ayé máa fi parẹ́ mo ń sọ ní àṣẹ ni kò yí padà ìbínú ọlọ́run ìbínú ayé kò ní kò nínú ìdílé wọn kò ní kò nínú ayé wọn láéláé ẹ wá dúró ìyàtọ̀ fi jẹ ìran Yorùbá ẹ wo ìṣubú tí wọn gbé ọmọ Yorùbá ṣubú lulẹ̀ tí ọmọ Yorùbá ò tiẹ̀ wá mọ nǹkan kan mọ́ tí ó lè ṣàpèjúwe rẹ̀ tó jẹ́ ẹni tó ń kọ́pì ló ń ṣe tí ò jásí dáadáa fún kí ló fi ṣe àbí gbogbo ẹ̀ níìtì Yorùbá ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ agbọ́ kí lẹ kà síbi tí amúnisìn fẹ́ kẹ mọ̀ lẹ́mọ̀ kí lẹ fi ṣe kí lẹ fi dà yàtọ̀ sí tán bá sọ fún pé kẹ fi ṣe ìtàn bá yọ ọ́nu iṣẹ́ nu kí ló ń dà ó ṣe bó máa ń dìdàkudà ni kí lẹ lè ṣe kí lẹ mọ ẹ lè process ẹ lè ṣe ọkàn n ò jẹ́ kí ọpọlọ yín dé ọpọlọ tó lè process ẹ lè think out of the box so kí ni oore tó wà nínú nǹkan kọ́pì yẹn kí ni oore tó wà nínú nǹkan tán gbé wá tán níka kọ́pì ọlọ́run wá dénú àánú ẹ̀ ń sin déédéé ìgbà déédéé àsìkò pé yes àsìkò ti tó ó yẹ dìde ẹ take over nǹkan tó ń jẹ tiyín ọ̀nà rẹ̀ ó yá ẹ bẹ̀rẹ̀ sí tọ̀ ìtọ́sọ́nà mọ́lẹ̀ ó yẹ gbà ẹ̀yin kan wá ní ìrẹ́ o ẹ̀ nígbà ní ẹ̀ ní ṣe kábíyèsí ọlọ́run ẹ ti parun ẹ parun ni tí ò ní sí trace yín mọ́ tí ò ní dàbẹ́ pẹ́ wá sáyé tí wọn ò ní fi nǹkan orílẹ̀ àlàyé yìí júwe yín táyé máa fi parẹ́ ẹnikẹ́ni ni ẹnikẹ́ni ohunkóhun kí òun ni tó bá lóhun òun lòdì sí divine blueprint ọlọ́run fún wa tó lóhun lòdì sí ọmọlúàbí èèyàn Yorùbá n tá a fi máa padà wa máa jẹ́ ọmọlúàbí gbọ̀ngàn lórí òtítọ́ àtòdodo inú divine blueprint ló wà ṣùgbọ́n tó bá ní o lòdì sí ìran Yorùbá ogun tọ́lọ́run fààyè tó fi àṣẹ dá láyé àti lọ́run máa lòdì sí ẹ nǹkan ìbínú ló máa rí lórí wọn wọ́n máa bẹ́ẹ̀ jẹ́ wọ́n máa bínú sí ẹni mi ò fẹ́ mọ̀ tó bá rò pé mọ̀ wọ́n pé o ní àṣírí kan tó fi ń pè wọ́n wọn ò tún jẹ́ fún ẹ mọ́ táyé máa fi parẹ́ ọkùnrin ní ẹni obìnrin ní ẹni ọmọdé ní ẹni àgbàlagbà ní ẹni arúgbó ní ẹni oyún inú ní ẹni èèyàn ní ẹni ẹbọra ní ẹni iwin ní ẹni àjọ̀nú ní ẹni òkú ní ẹni alàyè ní ẹni tí o bá lè tako divine blueprint tọ́lọ́run ṣẹ̀dá ẹ̀ tó ṣàánú wa déédéé ìgbà déédéé àsìkò pé aráàánú gbà pé ká padà sínú ògo ká lè máa rí ògo wọn ọlọ́run lò ká lè máa fògo fún wọn ọlọ́run títí lálẹ́ ìwọ tó bá lò tako ó ti parun gbogbo ọ̀nà tí nǹkan fi ń jẹ́ ìparun ti wọnú ayé ẹ ti gbogbo tó ní
o ma jona ni o ma jona ku ni e ma lanu bi eni gbogbo tọlọn fa se da ma binu se o ma pẹrun wa wa fo wa re se re apare run agbara se tọlọn fin je emi ni e je ka dide o e je

tọrọ mọ̀ pé advancement IYP nínú spirituality wa ló ti jáde. Àṣírí ọ̀rọ̀ gbogbo nǹkan tá à ń ṣe ní pé a mọ spirituality wa ló ṣe jáde. A mọ body soul spirit wa. A mọ̀ túmọ̀, a mọ lílo, a mọ gbogbo ẹ̀. A mọ bó ṣe lè lo, bó ṣe lè nǹkan tó máa jẹ́, nǹkan tó máa ṣe. Gbogbo ẹ̀ fógbọ Ọlọ́run dẹ̀ ni. Kò sí tí ìran Yorùbá máa ṣe tí ò ní fìbà fọ́lọ́run. Ṣé ti rí tán ṣe? Ẹ jẹ́ ká dìde o, kò sí option o. Àsìkò ti tó. Nǹkan tọ́lọ́run bá pè tó ló jẹ. Mo tún sọ, mo tún tún sọ. Ìgbésí ayé tó ń gbé nìyẹn, nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹni ẹ̀. Mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká gbọ́ dáadáa. Fantastic IYP media team. Ẹ jẹ́ bá mi ṣe àlàyé wọ̀nyí dáadáa. Ẹ jẹ́ kán gbọ́ dáadáa. Bó ṣe wà ni ẹ kò yí padà o. Ọlọ́run ló ṣe o. Àsìkò ti tó, ẹ má jà waste time rárá. Ìyanu ti ṣẹlẹ̀. Ọlọ́run ti ṣe ìyanu fún wa. Ẹrù gbọ́dọ̀ bá wa, ayọ̀ gbọ́dọ̀ fò wá. Torí lórí nǹkan wa ni a gba bọ̀dì. Lórí nǹkan ní nǹkan, a jí nǹkan ní nǹkan, a ṣojú kòkòrò nǹkan ní nǹkan, a jà lórí nǹkan ní nǹkan tó ṣàjẹ́ ti wa. Ẹ rí pé ọ̀tọ̀ ni ìṣẹ́gun yẹn. Ọ̀tọ̀ lóore ta tọ́lọ́ ń ṣe fún wa. IYPS ẹ dìde ní gbogbo ibi tẹ bá gbogbo mẹ́rin Yorùbá. Ẹ má jọ kó gìrìgìrì mọ yín, kò sí tó jọ ní ìran Yorùbá kíkọjú ní wà náà. Ọmọ ọkọ gidi. Tọ́ bá ṣe ẹ̀yìn náà ẹ la bò wọ́n ni. Ẹ̀yìn náà ṣe ẹ pariwo, ẹ láriwo, ẹ bò wọ́n. Tẹ bá dẹ̀ jẹ́ tó ń jẹ́ possession ọmọ Yorùbá gbogbo ara tó bá rìn ní kẹ́ẹ̀dá ń bẹ̀. Àwa la ní. Mo ti sọ fún wọn. Ó wà ní document a submit sí United Nations ọdún tó kọjá. N tó bá wù kó jẹ́ àtúnṣe. Àwa la ní ilẹ̀ wa. Tó a lè decide pé nǹkan báyà fẹ́ lórí ilẹ̀ wa, kò sí anybody lè ṣe sí. So ẹ dìde kíákíá láì kẹ́ni bọ̀dì dẹ́rùbà. Mo dẹ̀ ti sọ́rí. Ìwọ tí ò bá tó gbangbá tún lọ yẹ má bọ̀tà. Ìwọ tó bá kájú ìlú má bọ̀tà. Jẹ́ káwọn tọ́lọ́run lọ ṣe. Àṣeyọrí ni àṣe. Àṣeyọrí ni kò sí tó dẹ̀ lè ṣẹlẹ̀. Wọ́n ṣe gbé nìyẹn. Wọ́n dẹ̀ máa lórí, wọ́n máa bọ̀rẹ̀. Toróre ilẹ̀ yóò máa jẹ́ ti gbogbo wa. Ta dó lórí òtítọ́ àti òdodo. Ẹ ṣe mọ́ dúpẹ́ o. Ẹ má ni mo gbà sí koríjì o. Ẹ ṣe mọ́ dúpẹ́. God bless you.